gbẹ̀nàdó yà họ́ súdó sọ́ọ̀lù gò dávidi tó nu kó dé mẹ é wá bá inú dé é máa yán wẹ̀nu édíndónú kan nàdó hàn é wá dó làálò na abimeleki dínfì éhì wá hẹ òkú gbẹ yẹwé gan kanwe chiropo mẹ́màdó nàdó pọ́n hánú chiwa òmẹ hóhó dé wá ilẹ̀ náà mí dọ̀ ẹ̀ dávidi lálá àlẹnu yọ́yọ́ mẹ́ mi tẹ̀ àlẹ́ńdọ́ ìwà ìrandó náà kú jáwọ́ ẹ̀ kpọ́dọ̀ òlàlò nọlẹ̀ pọ́ lásán tí ń dó tẹ̀mẹ̀ yìí tán tó òlọ́zọ máa dó poró mẹ́ sọ́hìá ta kọ onukunlo pọ́ àfọ̀ ẹ̀ tán kó ìwé àwò nínà yé nẹ́ mi sọ pẹ́rọ̀ ní ṣoṣo tó onukun àwòtọ́ nàdó gbẹ́kọ̀ nàdó yà họ́ súdó òkẹtọ́ mìtọ́lẹ́ mẹ́màdó nàdó hòdẹ́ dó kẹtọ́ mìtọ́lẹ́ ṣùgbọ́n họ́ súdó yé tí ń lájò wẹ̀wẹ̀ mo dó tu dó jùlọ ògò tó jẹ́rẹ́ òru mẹ́ òkúrò náà wẹ̀lẹ̀ ń gbọ́ tó ṣe yẹn màrá gbọ́ àgbà tó wẹ́ tó òdó tẹ́ndó púrọ́ mẹ́mí ló rán gbẹ́ nàdó ló lálògbọ̀ wá dé pépé jí tó gbẹ zán mi tán mẹ àzọpá mẹwẹ àhìmẹ fídè mi tó mú sáré fídè wípé mi ló rán tó dọ̀nù gbọ́rọ́ bó nà tẹ náà nù gbọ́rọ́ tó gbé mìíràn yìyà lẹ́nu yọ́yọ́ sí òpọ́n dẹ́bù mẹ òpọ́n 216 bọ̀mí tó pínpọ́n rán o òsọ́lù sí édògbédé ná éfésù ńlẹ̀ wà lọ sí òwe tako àfọ̀ẹ́tàn wà lọ sí òwe tako àfọ̀ẹ́tàn gbá ìwé àwẹ̀ ìwẹ̀ pẹ́rọ́ tó ta mẹ̀mí tàn tẹ̀ yé tó kín kan bí ọsán mẹ́rẹ̀ẹ́dẹ́ rọ̀ bọ́yá ẹ̀túnà. Èrè wà ní píhìá mi tán ètò sàn wà lọ tako àfọ́dọ̀ tí tán tó jẹ ògbà tán kàndé ìhùyàwẹ̀ ṣé òmìnira híà àmọ́ mìíràn ṣíà fídé lẹ́híàwẹ̀ mìíràn híà sàn àfọ́dọ̀ tí tán tó jẹ chíàwẹ̀ èrè èyí gòdò sí ń gidi lọ wíwẹ́ pọ́lù dóhùn ẹyọ́ nù pọ́ńtọ́lẹ̀ dó èdèdè bó dọ̀ yéé dógò bó fọ́n yìí nàdó yìí bí ọmọkedonia wẹnuwẹ náà ekò yìí lẹ dó àwọ̀ ànẹ́lẹ̀ pọ́ jí bó sọ́dọ̀ hóhó mẹjìlá dó tàn ṣoṣo hánà ẹ̀ yéé éwà ṣègbà éwà àyígbà gíríkì lẹ́tàn jí ẹnà fínlẹ̀ họ òsùn àtàn wẹnuwẹ náà jó lẹ́tọ̀ òdó àríhó náà lẹ́ẹ̀ẹ́tò lílẹ̀ nàdó gbọ̀n òhun mẹyì sílíà ilẹ̀ nàdó lẹ́gọ̀gbọ̀n makedonia so pa tẹ́lì bẹ́líà tán pẹ́lẹ́ èyí jẹ́ asia tó tẹsalónìkà ni lẹ́mẹ àlìskákù pọ́ sẹ́kùdù pọ́ gáwùdẹ́bẹ̀ tán pọ́tímọ́tì pọ́ pọ́dọ̀ pọ́ asia tọ́lẹ̀ pọ́ tíkùkù pọ́ tí fínú pọ́ àsì àtọ́lẹ̀ ẹ̀rọ ehìlẹ̀ tó yí tònú kan bó sọ chítè mi sọ tó tíráì mi sọ sùnhùn sàn philippine àfọ̀ẹ́tàn òróòpó ẹ̀rọ ẹ̀rọ wútò wẹ̀rẹ̀ náà yìí wá àga bókan àkàlàbọ̀dù bó sọ́dọ̀ kó dẹ̀ yìí dọ̀ káká jà fọ́nù mọ́wẹ́ yìí fọ́n yìí ẹ̀sọ̀ hẹ̀ fi sínú dẹ̀ pẹ̀lẹ́ gó gọdó gbẹ ẹ máa sọ ìfòdé wẹ ọmọ yìí tán fífi gbá mi ó lẹjẹnu kan yóò hún mẹ bó sọ sùnhún wá aṣọ fínàwẹ mi tó lílẹ nàdó yí pọọlù tó fà tẹrẹ lọmẹ tè náà mọwẹ yìí kó má gbé ètò lọ ètò nàdó gbọn àfọ náà èdè wẹnu iná ìpàlà mi tó aṣọ mi yìí tó òhún mẹ bó wá mìtìlẹ mi sọ sùnhún sọ fínà tò àzáwé tó gbé omi wá kí òjẹrẹ jí tò zán àtàn àwé tó gbé mi jẹ sábó bó.

yẹn lásẹ̀ òkú náà pọ́ àìhà ti pò ní kí n tó ṣe lẹ́ẹ̀kú yẹn lásẹ̀ òkú náà di ké mi ń dọ̀kú náà jọ tó dẹ̀mẹ̀ dé àwa nìkan ìtàn tó àfọ́nù òdẹ náà jọ níhùn àìhà tó iná ló mọ̀ nù àzọ́zọ́ mẹ gbọ́dọ̀ dé wíṣọ́ etí tó nu kan náà mi gbọ́dọ̀ dé ohun ẹ̀ dé ìjọ etí tó náà mi tó égbé jésù ikọ̀ ọmọ mi ó de pé lóko tàchírò pa àfọ́nìtàn kárí ìwé àwẹ̀ náà mẹ yẹnà sọ náà rán mi nù jẹ́ ní dàgbé sindu pọ̀ ìgọ́ fúláwẹ̀ gbẹ̀tọ́ náà yí jẹ́rẹ́ tó àkọ́ńtò náà nù jẹ́rẹ́ tó pọ̀ ìhìyẹ yí tó jẹ́rẹ́ wẹ̀ yẹnà yí tó jẹ́rẹ́ rán wẹ̀ ga dìkébù sí àlọ́ tó yí tó àpò tó mẹ sákì tó mẹ náà mi tó náà rán òkú náà nù nínà ìyá ẹ̀ wá zé nù nínà kó máa dá òó tó pọ̀ tó àgà dé mìíràn kó dẹ̀ ní fi dé inú kan tọ́lẹ̀ náà wà lọ́dọ́ ayé òótọ́ mi tó pẹ́ láwé náà jọ́rọ́jẹ́ lọ́dọ́ wà nù kan tó mi tó bíbí ọ̀dọ̀ jọ́rọ́jẹ́ aná mi lọ́dọ́ náà pẹ̀lú ilé ẹsọ́ soso dé aná mi mìíhù dé aná yí nù nínà mi tọ̀ mọ́dá pé nù nínà lẹ̀ pé tó jésù yín kọ́ mẹ́ mìíhù dẹ̀rọ̀ nù nínà ilẹ̀ náà ṣe ń zán náà dàgbélo náà wọ́n ń dàgbé àhọ́dù lọ́tọ̀ tó àyígbà jí tó jésù yín kọ́ mẹ́ pé rọ̀ fí èmi sọ ẹ́ ilẹ̀ pé sọ aná dó náà mi tó jésù yín kọ́ mẹ́ yìí mẹ́ ti ń dó jòrò náà dó náà bọ̀ yẹn máa ti ń dó mìíhù dé aní dó náà yé tó gègé mẹ́ ga wẹ́rẹ́ wùnú yé wá ìyẹnà pé gona dó náà rán wí ga tó jésù yín kọ́ mẹ́ mi tó pẹ́ náà mi rà kó sí ọ́ mi jésù dá ó sì yín kọ́ mẹ́ mi ó dẹ tè bí aná hùn ní kú tó e bó ṣe nù nínà lọ́dọ́ àpò etí tó a gbogbo ọ̀nù kan tó ètò bó sọ́pò tó tè náà ó dẹ ìzáìta kan dé chiro pọ àfọẹtàn wé àtàn bíbélù dọ yẹn hẹ dòdó ṣe ṣe pọ wé é màná jà yí pọdọ wọn gán ṣe màná dẹn pọdọ yẹn lásán ṣe wọn gán ṣe tó zì ọ níná ìsírẹ́lì náà gígó ṣe ó tó mìíràn hù dẹ náà tó ta níṣẹ rí àtàn bó náà dọ náà jù ọrọ níwájú pé dé mi dúró níwé náà di ọ òmẹ náà tó yìí bó sọ di ọ ume na bene to yeah bene ara hude na bene bo hude na nigeria gamo do mini hude na to awe ile do to de to ni te po ro bene o ga yo yo de wa di ke gbogbo jo to ni zan to budi si jo to ni te to gbe zan to me na ti to de ra wa ile po e na na te wenda gbe lila bo na se wenda gbe lila do te to bene se ayi gbaje yìí kọ jésù tọmẹ dọ òhun wẹndàgbé nílàtọ náà hùn dógọ hùdẹ bó hùdẹ náà bínẹ bó hùdẹ náà nìjíríà sí òtò dọ jíjọ hùn náà tí tò tó yìí mẹ gáàbọ mẹjọ ìtọlẹ náà mọ àlè nàdó sẹjúwé ẹwẹ dọ òkú onígun àlọ náà ní nàdó zàgbẹzà ìpà gígó náà jọ ètò àyàkẹmí tọmẹ ẹlẹdùnmílẹ nímọ ìhàn wẹndàgbé tọgá òdẹ̀bùdọ̀ hónájọ́ òwedọ̀ gbogbo ọ̀wọ́n ẹ̀dàgbé látọ̀ òkú ọ̀ní kan tó amọ̀nù kan tọ́lẹ̀ mẹ́ tó tó yìí mẹ́ náà dòdó níbù àhọ́rú bùdí sí ìjọ ìtọ́ níbù àhọ́rú pọ́dọ̀ jíjọ ìjọ ìtọ́ níbù àhọ́rú tó àyùhù tó òtò ìmẹ̀gá tó bẹ̀rẹ̀ sí tó mẹ̀gá òdẹ̀ tó jésù yìí kọ́mẹ̀ jésù yìí kọ́mẹ̀ ní òdẹ̀ tè mẹ́ àhùdẹ̀ náà òtọ́ mi tàn tó kú náà mìíràn tó pẹ́ náà jọ òwe náà nù nínà déjọ náà mi tó àgún ilẹ̀ mi náà zé dá ìgà tó dẹ̀mẹ̀ dẹ́tírómítà gbanukú àtàn àfọ ìtàn kò ní kó àtọ́ èrò àfọpa tó yọ gánva gbódò ní àzá tó iná dè mọ́ ẹ̀húnwọ́n tó iná dè àfọ́tàn kò ní kó àtàn èrò dọ̀ èrò náà yí pípé kọ́ gbónukú dàgbé pé dọ́nàjọ́ ìtàn pé dọ̀ yẹ ní ti ń dó òwe ihò òwe ìzẹtẹ mìíràn hù dẹjọ òye náà húwẹ ẹdógbò bó ti déjìjọ mi ẹyítọ bó hẹ àdàgbò náà dé wíṣọ ẹyítọ dọmìnì hù dẹdọ òkú ọ ní sọgàndù àlè àlìdánlẹ tọ hù dẹ náà òtọ mi tọ tó kú náà mẹ dìkẹ bó hù dẹ náà lẹgbọ tọ dá hù dìkẹ mi hù dẹ nẹjọ nínà ìhúwẹ àmì sísá ẹ̀tọ́ náà jí déjì tó gbẹ̀sẹ̀ ẹ̀tọ́ húwọ́ ọjọ́ ẹ̀tọ́ ẹ̀yẹ náà yí disney tó nu kan tó dé wíṣọ́ ẹ̀tọ́ mẹ́ pọ́dọ̀ yá pé jẹ́ àwọn pọ́dọ̀ dé wíṣọ́.